ẹ bá ṣáàjẹ lọ. Nǹkan àdàdé bá dún ọmọ rà, àyọ̀ ìlàrí iná bá rẹ̀. Ní àkàtọ̀ ọ̀dọ́ máa tàn ní ètò àmọ́ ẹ̀ká ètù. Ṣé kí bá rú ni ẹ̀rọ? Ṣé bí èsì kí ní ìlú wọn? Pàtàkì kí lọ́bì ní ká ṣáàpẹ̀ wọn. Lọ́jọ́ bá wọ́n ṣe wọ́n sàn, lọ́jọ́ níbi tí mo máa ṣàkàtọ̀ tó máa lè di sàn. Mo ná ìwé méjì àmì ìgbésà fi bá wọn ṣe ìrìn tún lè rìn. Lọ́jọ́ bá mo rìn bó lè lọ wọ́n mọ̀, alẹ́ fi ewu rà. Mama, I'm going to buy it. Say something,